0: ìlà wà lọ báyìí o àsì lè kó a wà ní ilẹ̀ òwe rẹ̀ imo state la balẹ̀ sí ẹ̀ka rẹ̀ kábọ̀ sí ètò tiwa tiwa lọ́rọ̀ yìí ṣàlàfíà lẹwà fún gbogbo ìyálóde ìyálọ́jà gbogbo oníṣọ́ gbogbo níbikíbi tí ẹ bá wà lọ́rọ̀ yìí ètò tiwa tiwa ló ń wá sí etí ìgbọ́yẹn lórí ìkànnì zanda sí rédíò 105.7 FM ṣàlàfíà lẹwà akú ọ̀sẹ̀ tuntun akú oṣù tuntun oṣù august à ń tọ́ lọ díẹ̀díẹ̀ o ó bẹ̀ ti ń tọ́ lọ o ẹni tí ó báyìí ti gbégbèsè lọ́wọ́ ta wà yìí àánú mi ṣe ọ́ bí nǹkan dára bá rẹ́rìn má bá wọ́n wà lọ́wọ́ sunkún o ọkọ̀ tí mo lọ́wọ́ ṣẹ́gun mọ́dẹ̀ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ba ọba ọ̀làràbí tó sọ wa títí di oṣù tá a wà yìí tó dẹ̀ tún fi ọdún kan fi kún ọdún tèmi ní ààyè bẹ́ẹ̀ni aṣọjọ́ òbí níjọ sátidé tó kọjá ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù august lásọjọ́ òbí o àdẹ̀dẹ̀pẹ́ ọlọ́pẹ́ ọlọ́run sọ wa láti gbogbo ọdún yìí náà nínú àlàáfíà nínú àlàáfíṣe ọpẹ́ ọpẹ́ ní màmá dú lọ́jọ́ kọjọ́. kò wá ń ṣe mí nìkan ló wà lórí ètò mi àti àǹtí kan lájọ lórí ètò àti ojú wọn máa ń jẹ́ bóyá ọkọ lọ́wọ́ jẹ́ wọn máa ń dákẹ́ wọn sábà sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni wọn báyìí gbòógì ni ó tóbi pẹ̀lú èmi àti àǹtí fún mi lájọ wà lórí ètò lórí ẹ̀wọ̀n pẹ́kọ́ wọn fẹ́ kíra wọn náà ṣùgbọ́n kò sí wàhálà àǹtí fún mi ẹ káàbọ̀ sórí ètò lóòrọ̀ ẹ̀ ṣàlàáfíà lẹwà
1: tẹ báwa darapọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá mo kí gbogbo àwọn ẹni tó pè wá náà pé ṣe dáadáa ni abáyín àjíre bí o a kú ojúmọ́ a dẹ̀ kú oṣù tuntun mo gbàládùra pé oṣù yìí asán wá sí owó asán wá sí ọmọ asán wá sí ohun dáadáa ohun mèremère ohun a máa rí nínú oṣù yìí orúkọ tèmi ò yí padà náà olúwa fún mi láyọ̀ ọmọ balógun ọmọ wọn ní ìlú ilé ìfẹ́ ibi tójúmọ́ ti mọ́ wá ìwọ̀páwọn kan ti ń jẹ́ lọ́sì pé ìjọba mi ṣùgbọ́n bí mo ṣe máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tí wọ́n ti wá sí ojú òtẹ́lẹ̀ ní ọkọ̀ gbogbo ẹ̀yìn ara lé o ẹni tí ò bá ti máa gbọ́ wa kún ọ́ tètè lọ sí rédíò wọn
0: báyìí
1: kọ́ máa gbọ́ wa
0: o wọ́n ní kẹ́ máa gbọ́ wa o ẹ̀yìn tí ẹ̀ bá ti gbọ́ ẹ lè pa àwọn ọ̀rẹ́ yín àwọn dáàdì yín àwọn mọ́mí yín àwọn àbúrò yín everybody lápapọ̀ pé ní ètò tiwa tiwa ti bẹ̀rẹ̀ o kájọ darapọ̀ ká bá ṣe kí ni ká gbé lárugẹ ẹ ká lọ fún wa ní acapella àbí ṣe ní photosynthesis ọ̀ṣọ́pẹ́ a máa mú nǹkan nu méjèèjì ẹ̀jẹ̀ mú nǹkan láti ẹnu sàyídì òṣùpá láàárọ̀ yìí ẹ̀jẹ̀ á fún wa ká sáré ṣe kí ni ẹ̀fà pé ọ̀sẹ̀ tuntun la wà ok èwo ni ká mú ní gbogbo báyìí ó pọ̀ gan ó pọ̀ ok ẹ jẹ́ ká mú rìláìbù díẹ̀ náà ká fi ṣe kí ni ká fi ṣe ká fi

0: ẹ̀tọ́ ẹ káàbọ̀ padà sí ẹ̀tọ́ tiwantiwa ló ẹ̀ bí a ṣe ti máa ṣe ní gbogbo ọ̀sẹ̀ tuntun oṣù tuntun tá a máa ṣe kíkí bóyá ẹ̀ní jẹ́ ọjọ́ ìbíyín tàbí ó jáàmù tàbí ó jọ̀la àǹfààní ṣí sílẹ̀ fún yín àbó láwọn tẹ́ fẹ́ kí lórí tẹ́ pẹ́ kíkí lórí ètò àǹfààní ṣí sílẹ̀ fún yín náà láti pọ̀ wọn lórí ètò lọ́rọ̀ yìí ẹ lọ ẹ káàrọ̀ ẹ káàbọ̀ sí ẹ̀tọ́ tiwantiwa lọ́rọ̀ ẹ ṣàlàfíà lẹ́wọ̀
1: Èkó la wa wa. Èkó la gbé.
0: Owerri la wa báyìí.
1: Owerri la wa wa.
0: Owerri la wa báyìí.
1: Owerri la gbé.
0: Owerri
1: la ti jẹ́ èèyàn. Ọ̀wà ní dìwà mẹ́rù.
0: Àmì.
1: Lọ sílé.
0: Àmì.
1: Àkórí oko.
0: Àmì.
1: Gbogbo èrè tá a jẹ lájò kárí kodele. Gbogbo ọmọ Yorùbá ti ń bẹ ní Imo State. Pátá àti South South South East. In fact, lájò pátá a kẹ̀wé kodele.
0: Àmì o.
1: Yá, mo kí yín o, mo kí yín o, Mr. Big English. Mr. Fumi abi abi se
0: fun ati fun mi na ni ati fun mi
1: Mr. Fumi kilo sele na
2: mo wa dada o owe ni
1: abi e ku gbadun owe ni lawa o
0: olowo ila won wa
1: be ni a kere o kedele mo lo se lo so tutu mu
0: an toju won pelu gbolo
1: amo je ri yin amo je ri yin amo je ri yin e ku suala e ku gbadun ya akoko ọsẹ ko ni alapi belated birthday ẹ jẹ sọ fun wa
0: ẹ wo kọlọ ṣanu wa ni jare
1: ẹ ṣe aboya oke oke ije ije kẹsọ fun wara ipa ati fun mi logbe gbogbo ẹ
0: igbe kene ọmọ gbe kan
1: ẹ gbe kan fẹnu wọn sọ lọla ipa wọn logbe gbogbo ẹ ya mo mọ mo mọ
2: ẹ
1: kú gbádùn ara ẹ kú ní wa gbogbo ẹ ló ṣe ń lọ àti everybody happy new month to you and happy belated birthday ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ẹ láyé àánú ọlọ́run oorun ọlọ́run kò ní ọlọ́run ló fi wọlé gbogbo nǹkan tẹ́ ń tọrọ ní ti dáadáa ló wà lọ́kàn yín ọlọ́run bá yóò ṣe fún yín o
0: gbàtẹ́
1: bá fi di ọdún tí ń bọ̀ yìí gbogbo ń tà ń fẹ́ ètì dáadáa ọlọ́run sì fún yín bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni rẹ̀ kárí gbogbo everybody bẹ́ẹ̀ni ọdún mi lọ tún mú yìí tọ́ ẹni wá ro ẹni sọ pé wá kì í mọ̀ kí n sọ fún bá pé ṣe é ṣe kí n yọwọ́ aago kí n yọwọ́ ọdún sẹ́yìn ni kì bá dẹ̀ dá o wá wo ọlọ́run ire ire àánú gbogbo ẹ̀ yọmọ bá yín gbé o àti gbogbo ọ̀run lólùfẹ́ yín látòkè délẹ̀ bẹ́ẹ̀ kí gbogbo kẹrìndínlẹ̀ sanda sẹfẹ ṣe báyìí kẹmẹdì sanda àti ìyàwó wọn àti gbogbo àwọn tó ń ṣiṣẹ bẹẹ náà ló kí yín o
0: bẹẹ
1: kó lè kí gbogbo yorùbá látòkèdélẹ rìfọ́ọ̀mù yorùbá ni o rìfọ́ọ̀mù yorùbá yorùbá community ni o ní imo state yorùbá community owerri west ló kí gbogbo everybody ló kí bàbá wa ọba wa akọkọ bàbá wa adédèjì ọmọbàrà citizen yes ló kí yín guys yorùbá community ni mo ń sọ o ní ṣe ló mi. Ọlọ́run ọba aláàánú yóò ṣàánú wa ọ̀
0: ọ̀lọ́
1: kí PG wa náà Mr. Odun kí bàbá wa náà bàbá wa látàrí mo dẹ̀ kí double chief dèjì bàbá wa dèjì oṣù lọ́wọ́ mo kí wọn ọ̀lọ́ kí Mr. Abarista dèjì náà ọ̀lọ́ kí Dr. Ajayi Professor Adedokun gbogbo láti òkè délẹ̀ mo kí everybody àtẹnití bàbá wa látàrí mo kí yín o àti woman lead owerri zone tó jẹ́ Mrs. This woman's name. Come on, worry. Madam Ola, yes. I greet everybody. No one to Madam Ola will kill you for the key shaman who I know. No worries, Mr. Kendi Adeagbo. Then with the key shaman, youth leader, as youth president in the state. Mr. Mukaila, yes, Dominic, no kill you. Youth leader, worry. Owerri zone Mr. Aziz Okinyina Ọlọ́run ọba aláàánú yóò ṣàánú gbogbo wa
0: ọ̀rọ̀
1: kí youth leader gbogbo wa youth leader ní níbi tó lu MS Okinyina kò ní bàjẹ́ youth leader Owerri west Mr. Bidu Okinyina kò ní bàjẹ́ o yes ọ̀rọ̀ tún kí gbogbo àwọn èèyàn mi náà mo kí sojú ko ayélàgbé ọ̀fọ́ everywhere. Mo kí everybody every one of us àánú ọlọ́run a kò ní wá wa tí o a máa rọrùn gba ọ
0: bẹ́ẹ̀
1: ni kí sáàmà mi náà Owerri west Mr. Adegoke Owolabi engineer Adegoke Owolabi àti fáìsì wọn tó jẹ́ Mr. Yemi Fakorede then no second no meeting Mr. Akeem ọmọga Okiyo Balu Fais Okiyo yeah Finance Secretary Mr. Tolu Abako Okiyo Udeki Baba mi o Mr. Wale mi Urogbe Okiyo ni lati ko Udeki Baba mi na Chief Oyeride Abako Baba Abako ati yawo won ato omo won Olorun ba laanu won ni subu danu o
0: Amen
1: Fasit ko is Alaji ani mo sawun yeah ya se o le Adi Baba Karama Allah mo ki yo ode ki gbogbo awon ti kiki ba to si ati ni ba tun le ranti Mr. Sule awon to odua o ma sha Mr. Tope lo seke lo meet Mr. Nuruddin Adebite mo ki everybody so ba ni mo ki gbogbo yan a le lo ton be be mo ki gbogbo everybody latoke lato were west go Imo State yo gbogbo yo ba kan tun be ni Imo State lo lu ni baba mi omo Ade mo ki yin o to Olorun ba laanu Yosa anu gbogbo wa
0: ari
1: ba ti se o aro na gbogbo a
0: won
1: ni di wa meru lo le o aro wo lo o ara lo gba to so ba yen owere la wa yen to so de ko la wa yen e mo play ro wo nu ara lo
0: so
1: de ki everybody o dabo
0: e se go le fun pe la re sa mhm e le ati fun e fun ma number ton le pa la re
2: e le pe wa sori ero bani soro yi odo ejo oko efa odo efa eta efa okan ejo eje fun eyin ti o je oloyibo telede gesi 081 606 36187
0: bẹẹni ẹ ti gbọ 081 606 36187 ni nọmba fun ipe ati fun atẹ ranṣẹ ti a ba le pe baba wa yi nọmba radio volume radio n ṣiṣalẹ daadaa.

0: Hello, Carol. Shala Fale wa. Akin sir.
1: Alagba ni o. Ba lo mi ti no.
0: Adupe lowo Olorun sir.
1: Ba o ni mo se to.
0: I mo se ti wa o.
1: I'm going to go to the house.
0: Àti fún mi náà kí n ṣá àwọn náà kí n bí yìí.
2: Kákàrọ̀ sàwọ̀ ẹ ṣe gan ni
1: ẹ wá. Ẹ káàrọ̀ bàrà wà tí fún mi ẹ tó tó.
2: Yẹ ẹ sà.
1: Ẹlẹ́ wa máa lọ̀kọ́ ní yóò.
2: Àmì sà.
0: Àmì
1: sà. Ẹkú lẹ̀ iṣẹ́ ti ń jẹ ápú àti ọlá tí ń pè ọbẹ̀ wọ̀ yìí.
2: Mi ò tí ẹ nira fún mi, mi ò tí máa jẹ.
0: Ó pọ̀ o, wọ́n láwọn tó yẹ dẹ̀ ẹni tó bá wù láti ran sí báyìí tó máa ṣe ní gbogbo ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù tuntun a ṣe ń gbọ́ adé orí ọ̀kìn látẹnu kí one day ọtí